gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday. Happy weekend. A tún ti mú Saturday mi nínú oṣù tuntun yìí. July for that matter. Today is 04/07/2026. Ọjọ́ kẹrin oṣù keje ọdún 2026. Mọ́mì juwọ́ sí. Ẹ wá máa bọ̀ níbi pẹpẹ. A ti dẹ́ nǹkan wò lánàá lórí Facebook, a tún dẹ́wò lónìí. Ẹnìkan níṣẹ́ ẹ ti gbàdúrà sí gbogbo cream wa ń parí ẹ̀, a sì tún wà lẹ́nu ẹ̀. Àní òórùn tí ọmọ jáde lára rẹ̀ yóò dàbí oko tí a bù sí. Mọ̀mọ́ yìí, àtiwọ́ àtọmọ bọ́ bá lè dìde láàárọ̀ ẹ̀ ní sàṣetì. Ọ̀dà ẹ̀ ń bá lè dìde láàárọ̀ ẹ̀ tó wà bí pẹpẹ, màá kàn ní ẹ lọ jókòó bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹ kò ní dojúrú. Mọ̀mọ́ tó o lè dìde, gbogbo ẹni tí ń wẹ̀mí rẹ̀ ẹ̀mí wọn láàfi dì. Ọ̀dà bí ẹ bá jí o dìde láàárọ̀ ìtọ́ ń lọ bí pẹpẹ. Bàtà yìtà àmẹ́tù àmẹ́yàdà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí máa lo òkè sáá. Ìtọ́ bá mú ọ dìde tó ń lọ bí pẹpẹ nínú àwọn tí ó dìde láyé. Mọ̀mọ́ fa ọmọ rẹ dìde, ìwọ àtọmọ ẹ dìde. In the name of Jesus Christ. Ẹ wá wo owó tó tó gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn. Owó tó tó sayé. Owó tó fi mọ́ gbádùn ayé. Owó tó tó wo mọ́ sọ ìtí mọ́ dẹ́rù bá òsì. Gbogbo ẹ̀yìn tẹ́ dìde lọ síbi pẹpẹ. Ọlọ́run fowó yẹn jíǹkì ẹ̀. Wá wò mí. Ẹ̀dọ̀ ojú wà. Ẹ̀dọ̀ ojú ni wọ́n ń pè ní ojú rere. Ẹ̀yọnú làwọn àgbà máa ń pè. Inú bíbélì láti change ẹ̀ sí ojú rere. Àásìkí làwọn kan pè. Ọ̀dà káàsìkí ara àti ẹ̀ àti tọmọ mo ní kọ́ pọ̀ sí. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tó kúnlẹ̀ kẹ́ ẹ tó ṣe nǹkan kẹ́yìn ni ẹni kúnlẹ̀ lónìí. Kàn rìn lọ wájú. Gbé ẹsẹ̀ kàn gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ ká ó jẹ́ méje. Gbogbo ìdààmú tí mọ̀mọ́ rẹ tó bí ọ rí. Gbogbo ìdààmú tí dádì tó bí ọlọ́mọ rí. Mo tì kúrò lórí tiẹ̀. Mo tì kúrò lójú ọ̀nà rẹ. In the name of Jesus. Wá kọyìn kọyìn síbi tó kọjú sí yẹn. Mọ̀mọ́ ìbọ̀ ò ṣe ń lọ yìí. Ayé kan tó ń bá lọ yìí. Sọ ọmọ pọ̀ padà jánà. Ọba àti dàgbà. In tó mú ọtẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ dìde láàárọ̀ yìí. Ẹ̀mí kèé fẹ́ kéèyàn ó dìde láàárọ̀ Saturday. Bó o ṣe tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ dìde hun. Tó o dìde kúrò lórí bẹ́ẹ̀dì. Ìwọ lèmi bá wí ìwọ tí mò ń wò yìí. Bó o ṣe faṣọ rẹ pa kájà yẹn. Bẹ́ẹ̀ ló ṣe jánà. Ọ̀dà wá jẹsẹ̀ mọ́lẹ̀. Wà á já gbangba. Lórúkọ Jésù wà á já gbangba. Nínú àwọn tí wọ́n máa yọ̀ tí wọ́n bá yọ̀. Nínú èyí tẹ́ mọ send testimony sí mi lóní kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ. Wọ́n ka orí ẹ̀ mọ̀. Orí lekú mọ fi la ìgbójà. Orí bá ìlẹ̀jà náà fi mọ la ìbújà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orí ẹ̀ ò ní gbàbọ̀dé. In táwọn kan ṣàṣetì inú ẹ̀. Wàá lálàjá, wàá lálùyọ. Ọlọ́run gbọ́, wàá lu àlùyọ, wàá sì kàlùyọ láyé. In Jesus' name. Ọlọ́run lọ rìn mí sí yìí.